0: sọ̀rọ̀ àdúrà la máa ń gbà lórí òkè yìí. Ayé mi gbọ́dọ̀ ṣíṣíwájú. Ayé mi gbọ́dọ̀ ṣíṣíwájú. Mo gbọ́dọ̀ kú lójú kan. Ayé mi gbọ́dọ̀ yàtọ̀. A gbọ́dọ̀ fún mi lọ́rọ̀ sọ. Mo bá dọ́kẹ̀. Mo bá dọ́kẹ̀. Mo bá dọ́kẹ̀. Àwọn ọmọ mi bá dọ́kẹ̀. Ẹjọ́ sọ̀rọ̀.
1: Jésù Olúwa. Ẹ gbàdúrà yín tọ́ mi lọ́rùn. Bá ń gbọ́ ẹnìkan mú. Tó o bá ti rí pé ó gbàdúrà fún Sọ́lẹ̀, wá ké, wá pariwo mọ́. Àṣẹ tó dá ẹni dúró. Tí òjò kayọ, ọyọ jáde lára ẹ̀. Jáde lára ẹ̀. Jáde lára ẹ̀. Ọyọ àdúrà.

0: Ọlọ́run ti lò fún wa olú agbó wọn rọ olú ajì wọn mú tú agbára wọn ṣe bẹ́ẹ̀ ni yóò rí lámọ́dún bàbá a ó tún rí yín o ògoore fún orúkọ olúwa ní orúkọ jésù kristi olúwa wá amen jásáré gbọ́ ìfilọ̀ wọ̀nyí gbogbo àwa ọ́ṣà tí a wọ aṣọ yẹn àwọ jákẹ́ẹ̀tì yẹn ẹ dákun kẹ́ ẹ tó ń lọ ẹ rí ẹ padà síbi tí ẹ ti gba aṣọ wọ̀nyẹn kẹ́ ẹ lè sọ mí tiẹ̀ kẹ́ lè má kí orúkọ yín olúwa yóò ràn yín lọ́wọ́ o sẹ́wọ̀n pé pẹ̀lú orúkọ lẹ gba aṣọ yẹn olúwa yóò ràn wá lọ́wọ́ ẹ dákun à ń fẹ́ ẹ̀yin mi obìnrin mẹ́wàá péré ẹ dákun ẹ jọ àgbowó lọ́wọ́ yín o aṣáájú fẹ́ jọ ṣe nǹkan kan ńbẹ̀ yẹn ni ọkùnrin mẹ́wàá obìnrin mẹ́wàá ẹ jọ ní ìsìn kíákíá ká máa bá ètò lọ ẹ dákun ẹ jẹ́ ayọ̀ dára ọ̀ṣà náà ni gbogbo wa àjọṣe náà ni ọkùnrin mẹ́wàá obìnrin mẹ́wàá ẹ dákun ẹjọ́ ẹ̀mí ní bíbá yìí ní ìsìn ẹ dákun ẹ máa bọ̀ ojú ò ní tì yín ẹ ṣe just ten ten ohun tá a fẹ́ ṣe òpò rárá àjọṣe náà ni àjọṣe ni ẹ dákun ẹ bá mi rí dádì tí wọ́n wọ pọ́pù yìí àjọ darapọ̀ ṣe náà ni olùwàyò náà ní báyìí à ń wọnú iṣẹ́ ránṣẹ́ yẹn lọ ni lórúkọ jésù mo gbàdúrà a ó di alábùkù fún.
1: Ẹ kí ẹ hallelujah a lè ṣe jù yẹn olórí ìjókòó ẹ kí ẹ hallelujah ẹ lọ bẹ èèyàn méje ẹ máa pariwo ògo ní ìgbà méje wọn á jó ènìyàn méje wọn kẹ gbé ìgbésẹ yẹn o ṣáájú ẹnìkan dìde ṣáájú ẹnìkan dìde a ń lọ sí ìpele mìíràn a ń lọ sí ìpele mìíràn èmi ò mọ tó gbé wá sí ọ́sà conference ọdún yìí ẹnìkan tó bá rí àmì ṣe ní ọdún tó ń bọ̀ ó máa di ẹ̀rí o àwọn èèyàn ọ̀hún tí ì jí mi ò mọ tó gbé débí kó tó dí ìrìnàjò ọdún tí ń bọ̀ ẹ bá rí àmì ṣe ó máa di ẹ̀rí níwájú èèyàn méje lọ bẹ́ẹ̀ ni àkọ́kọ́ ó pariwo ògo jẹ́ kí ògo ti ẹ ju ẹnìyẹn lọ ẹ̀yin olúwa lógo iwájú ènìyàn méje wà á ti pariwo ògo yẹn iwájú ènìyàn méje amen jágbe mẹ́niyàn wípé èmi lè rí kan ẹyẹ ká gbọ́ ọmọ méjì sí òkè ẹ jọwọ́ yẹn sí ọlọ́run ọlọ́run tó fún wa ní àánú àtòrí ọ̀fẹ́ rẹ̀ láti rí pàdé ọdún ìláyà tàlàfíà ẹ jọwọ́ yẹn sí ọlọ́run àwọn kan fẹ́ wà láyé ṣùgbọ́n ẹ̀mí wọn ti sọnù ẹ jọwọ́ yẹn dáradára àwọn kan fẹ́ jọwọ́ yẹn wọn ní orò ọ̀fẹ́ ìgbà mọ́ ẹ kàn jọwọ́ yẹn àwọn kan sì ń jókòó ní ẹ̀yìn ẹ jọwọ́ yẹn dìde ẹ jọwọ́ yẹn à ń lọ sí ìpele tó ní agbára a fẹ́ lọ yin ọlọ́run a fẹ́ lọ yin ọlọ́run ma nínú ìyìn ni ìṣẹ́gun wà nínú ìyìn ni eré pọ̀ sí ẹ jọwọ́ yẹn sí ọlọ́run sẹ́ ẹ jọwọ́ yẹn sí ọlọ́run ẹ jọwọ́ yẹn sí ọlọ́run ẹ jù dáadáa ẹ sọ pé ó ṣe ẹ̀mí àwọn wòlíì

Jesu ọ̀dá nìkan ṣe jọba àtàbà tí bó ọlọ́dún máre iná ńlá tó fi iná bóra ara wáwàwo ọlọ́run tó ń gbẹ́nu àwọn ikọ̀ abiamọlọ́jọ́ ogúnlé gbanigbani nígbà gbogbo ọlọ́run àwọn ọba bá wa ọba tó ń jẹ́ ẹmíní àtìnilẹ́yìn fojúmá ti ni ara wáwàwo agbára síyèsì ẹ̀mí síyèsì ọ̀rọ̀ síyèsì èdìdí síyèsì ìmọ̀ síyèsì àṣẹ síyèsì ọlọ́run tó ń gbẹ́nu wa ṣọlá ara bàrí mídíò ó dá ayé àti ọ̀run ó fìdí ayé sọlẹ̀ arírun àlá gbanigbani bàbá mi ò òkè tó ń gbọ́ kéèké iná jọjọ ẹ̀rù jọjọ ó gbẹ́nu ọlọ́ṣọlá ó gbẹ́nu ògbóṣogbo ọ̀rọ̀ tí ó lẹ́gbọ́ ọ̀rọ̀ tí ó lẹ́kù àríran nínú ìran òun mo ní ka kí òun mo ní ka júbà òun mo ní ka gbẹ́ga ọlọ́lọ́lá ò ológo dídán ẹlẹ́rù nínú ìyìn bàbá mẹ iyì tó fi ìyìn bora iyì tó fún ọ níyìn iyì tó mú ìyìn jáde ó pe ọ̀rọ̀ jáde nínú ọ̀rọ̀ rẹ̀ tí ṣọlá bàbá mẹ àfọ̀rọ̀dá ayé àfọ̀rọ̀dá ọ̀rọ̀ àfọ̀rọ̀dá gbogbo ọ̀rọ̀ ńlá ò àìgbọ́ọ̀rọ̀ àìtọ́ọ̀rọ̀ àìgbọ́ọ̀rọ̀ mọ́nimọ́ni mọ́nimọ́ni gbanigbani yàgbọ́yàjú ọkùnrin ogun aríran àlá ọba tó fọwájà ọrọ̀ ọba lóye ọrọ̀ ọba ojú ọba ọgbà ọba ọrọ̀ ọba bàbá mi ò ojú ọkọ̀ sáré àwọn kẹrùbù òkú ló sá tọ́lọ́rin padà sẹ́yìn iná jọjọ ẹ̀rù jọjọ mọ̀rọ̀ bá lẹ̀ kí báyìí gbogbo àlàyé ó wà láyé ó wà láyé ó lè mẹ́ ó lè mẹ́ hallelujah mẹ́jọ lájọjọ nìkan ni. Torí àkókò tó fún wa yẹn kéré gan ni àwọn kan ṣì sùn mọ́mí àwọn kan wà ní mọ́ṣúárì wọn lè gbé ọwọ́ yẹn sókè mọ́ àwọn kan wà ní cemetery wọn lè gbé ọwọ́ yẹn mọ́ pọ̀tọ́lẹ̀ olóòfẹ́ tí èmi àti yín ní láti jẹ́ ọ̀kan nínú àwọn àlàyé tó lè dúró níwájú ọba àwọn ọba láti ṣiṣẹ́ fún láti pè ọ́ ní ènìyàn láti pè ọ́ ní àyànfẹ́ ó fi iṣẹ́ rẹ ó fi dá ọlọ́lá ó pè ọ́ ó pè mẹ́ ó fi ìgbésẹ̀ wá dọ́ba hallelujah ní ìgbàkejì ó yọ lọ́jọ́ hallelujah ó dá ọgọ́ padà fún ẹni tó ní ogo ẹ̀mí àwọn wòlíì ẹ̀rù jẹ̀jẹ̀ nínú ẹ̀rù ọlọ́run tí ẹ̀rù kì í bà ọlọ́run tó fún wa ní orí ọ̀fẹ́ lord I give you all the glory mo celebrate àwọn bàbá màmá lórí òkè yìí fún orí ọ̀fẹ́ ńlá yìí èyí tí ẹ fún mi láti jẹ́ ọ̀kan lára àwọn tá a jọ yan ọlọ́run ní wákàtí àti ìṣẹ́jú yìí more grace in Jesus name more strength more power ní ìjọba bàbá yẹn lórúkọ jésù wọn ní fi yín ṣàwátì ẹ ti tàn lórí pẹpẹ yìí ẹ ò ní tán ìwà láyé ọlọ́run kò ní dágbére fún yín mo kí àwọn instrumentalist I used to call my people ọ̀pá lórúkọ yìí ẹ ò ní ṣiṣẹ́ choir I love you so much mo kí gbogbo ìjọ ọlọ́run ẹ ju ọwọ́ yẹn sí ọba àwọn ọba ẹ ju ọwọ́ yẹn sí àkókò yẹn kéré gan mọ́mí tí ẹ ṣe àṣàrò lórí ọmọ lórí ọkọ lórí ayé tiẹ̀ gan lórí ayé mi ó yẹ kó lè kí

rẹ̀mílẹ̀. Máyìlì káwọ́rì màṣà táàlì àbá. Àwọn àkọ́bí ọmọ tó jáde ẹnu wá gbọ́dọ̀ mílẹ̀. Mọ́mí ìṣẹ̀yí Mákindé mílẹ̀. A gbọ́dọ̀ rí ògo rẹ̀ ní ara. Bíbélì gbé dìde tó ìmọ́lẹ̀. Nítorí tí ìmọ́lẹ̀ rẹ̀ dé, ògo ni wà yọ lára wa. Ẹ pariwo nígbà kejì. Ẹyin bàbá mi ẹ gbé ọwọ́ yẹn sókè. Ẹni bá mílẹ̀, òun la yẹ rí. Ayéli mọ̀ sọ́tọ́ ní àdáyàbá. Ìpè àwọn bàbá mílẹ̀, òun ló ṣe orí gbogbo wa jọ. Ẹ gbé ọwọ́ sókè. Akíntúndé mílẹ̀, ràyíní mọ̀ sọ́tọ́ ní à. Ẹ gbé ọwọ́ yẹn sókè pé, Olúwa.

0: Torí àwọn nǹkan tí Ọlọ́run fẹ́ ṣe lónìí, ó yàtọ̀ púpọ̀. Kò dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo. Kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí. Inú mi dùn fún gbogbo àwọn ènìyàn tí Ọlọ́run ti lò. Ìyanu ńlá ni. Mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí lónìí, kò ní rin àrìnà. Àwọn èdè kan bẹ́ẹ̀ tí Jésù Olúwa lò ta fẹ́ fi gbàdúrà. Kò ṣe ta fẹ́ bẹ́ẹ̀ lónìí ju agbára lọ sà. Bá agbára bá dé, ìkólọ yóò padà. Bí agbára bá dé, ọ̀nà tó dí ọ̀la. Bí agbára bá dé, ohun tó kú nínú ayé wa yóò jì. Nínú ìwé Jòhánù ní orí kejìdínlógún. Ẹni tí ó ka yẹn a máa bá mi kà á pẹ̀lẹ́pẹ̀lẹ́. A fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ń bẹ̀. Láti ẹsẹ̀ ìkẹrin lẹ ti bẹ̀rẹ̀. Nítorí náà, bí Jésù Olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báhun. Ta lẹ̀ ń wá, ìbéèrè àkọ́kọ́ nìyẹn o. Ta lẹ̀ ń wá, torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ, láti yẹ̀yẹ́ rẹ̀, láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ Ọlọ́run tàbí alágbára. Ṣùgbọ́n ó nítorí pé iná yẹn ń bẹ́ẹ̀ agbára yẹn ń bẹ́ẹ̀ àṣẹ yẹn ń bẹ́ẹ̀ orúkọ yẹn ń bẹ́ẹ̀ òkìkí yẹn ń bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lẹ̀ ń wá. Yes, wọ́n dá lóhùn pé Jésù ti Nasareti ni. Ó wí fún wọn pé èmi nìyí. Ẹni tí ó fi hàn ọ́ pẹ̀lú wọn. Ọdẹ ẹ̀mejì o, èmi nìyí ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ. Yes, wọ́n bì sẹ́yìn, wọ́n ṣubú lulẹ̀. Yes, ó tún bí wọ́n léèrè lẹ́ẹ̀kẹta. Tẹ ta lẹ̀ ń wá. Èmi nìyí. Bẹ́ẹ̀mi lẹ bá ń wá. Ẹ jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa àmì ó máa lọ. A fẹ́ béèrè agbára Ọlọ́run ká tó lọ. Ìdí ni pé ẹni tá a fojú jọ. Ẹni tẹ́mi ṣèmélé, ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí ń bẹ ń bí ṣèmélé, ẹni tí àwọn akọrin tí ń kọrin yìí ṣèmélé, ẹni tí ẹ̀yìn gbogbo tẹ́ ẹ dúró ṣèmélé, òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi ṣèmélé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ ló wà. Ẹ̀rẹ̀ òjọ́ tá a ti ń bá a bọ̀, bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá a ń jáde pẹ̀lú orúkọ rẹ̀. Kò tí ì síbi tá a gbé gbé orúkọ Jésù Olúwa sókè. Táà ti kàn jọ̀gbọ̀n rí láyé. Ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí. Èmi nìyí lẹ́ẹ̀kínní. Ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì. Péèrè sọ pé wọ́n bì sẹ́yìn. Wọ́n ṣubú lulẹ̀. Agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà. Agbára la fẹ́ béèrè níbí. Torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni wọ́n péjọ sí kí ni ń ṣe bẹ̀. Ẹ lọ káyé wọn. Ẹ já mọ nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀. Orí ilẹ̀ tá wà dúró sí ẹni tá a dúró tì. Olọ́lọ́run láìdẹ̀pẹ́ rárá sà mọ̀ láìpẹ́ rárá ibi yìí máa di ọjà àgbáyé. Ètò Ọlọ́run nìyẹn. Kò sẹ́ni tí wọn ìkẹ́gàn rẹ̀. Ṣùgbọ́n nígbà tágbára Ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ. Onírúurú ẹ̀gàn la rí.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Ọ̀tá pátápátá. Láyé rẹ̀ ẹ̀gàn máa tán. Àmì yẹ̀yẹ́ máa lọ. Ṣùgbọ́n a ní ìdí agbára Ọlọ́run. A ní ìdí agbára Ọlọ́run. Ọwọ́ á sọ fún wọn pé tó bá ṣe pé mi lè ń wá. Èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ó ṣẹlẹ̀. Mo mọ̀ pé mi lè ń wá. Gbogbo àwọn tó dúró ìpátá ẹ jẹ́ wọn máa lọ o. Ṣé ẹ rí ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹ jẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá. Nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn ìwọ náà ń wá láti pàṣẹ ẹ̀jẹ̀. Ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan. Bá láboyún bá bímọ tì í. Tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé òkú ọmọ ló bí. Kí ló go pásítọ̀ ń bẹ̀yẹ̀ sà? Ntoba mo ti won ba da enikan duro to se pataki ni bi ise ninu ijo to wa. Ko de ri ise mi. O di liability si wo gan Olorun. A je pe won wa o na fi ise ki egbegbe odo re. Eyin mama ati baba awon ti n wa yin eyin wo ru awon ogun ti an gbe ti awon omo. Elomi da lodo Olorun to gba le ti mo bi obirin gba oko osun. Nitori wipe eni ti won wa lo mura kankan kan ye. O de si pataki. Kani ko kan mura gan nigba ti mo ba n pe adua. Agbara la ni disa. Ba agbara ba de awon to n patewo ni kokko to n so koju fe ti wa na. Won pada join wa ni. Tori won o ri owo ta ni o. Owo Olorun lara wa. Yes. O ti o sele niyan. Ni je si waju oro mi. E ma se gbagbe pe leyin ti won ti mu Jesu Oluwa tan ti pale re mo tan won ti gba ko pari nu sugbon iyanu lo je oba awon oba lakoko je nikan kan ofo kan si oba awon oba jidide nle aditu olodumare ise awon apostle lori kene nbe yen e ka wara wara lati ese ikesan ehe a to papo su eh bi a tin wo a gbe soke awo samo gba Jesu kuro loju awon oniyeye to nwo eh bi a ti tejuma oju orun yes bo ti re oke ki esi won duro le ti odo won aha eh ki lo de te fi duro te n wo ki eh Jesu na yi eh eh eh hallelujah hallelujah gbogbo awon oluso ti ani won mo so oba awon oba igba ti oba awon oba yo jidide nle nisi la won gan sibe ota to nso yo gan mo de be ka mi yin lagbara o mo ni ota to nso to nwa bohun o ti se o si o ma gan so ani di agbara Jesu nigba opin yi nitori pe nkan ti o to nkan lawe eyan pe ni nkan ninu we Matthew ni ori ogun o le mejo e ka se meji nbe o ba wo ti to bi agbara Jesu Oluwa Matthew 28 verse 1 and 2 eh eh e fon soke e soro gidi aha aha beni aha eh eh la torun o yi okuta ko na lenu ona o joko le eh eh aha won wa riri oto eru tin be lara Jesu Oluwa ba ba se gbagbo daada eru yen lo ye ko wa lara wa sa ninu we Johanu ni ori kere la nbe lati se kejila o ni lo to ni mo wi fun eni keni to ba gba mi go iru ise temi nse lo na yo se ani ise to tobi du won yi lo tori ti emi nlo sodo ta ni o sodo baba so gbogbo awon ta wa nbi a ki se eniyan lasan
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Agbara la fe beere fun gbogbo awon tan kora awon jo bi Judas bi nkan kan toro na lo ma gbogbo e ori oke bi ti Jesu lo ma nfara mo ibi to gbe ma ngbadua o je won omo bi be ba fe mu e je nsaaju yin eni mo mo daada ni bi o ba renu sami alagbara meje nbe yen eni to mo o to mo mi to rojo wa kiri o mo ona ti an le gba mu wa iru eyan be o ma sun ko ni jima a fe beere fun agbara Olorun tori pe lowo Jesu Oluwa nikan so la so pe gbogbo agbara laye ati Olorun nibo lo wa owo Jesu nikan lo wa do de se ni kankan ta se mele ju Jesu yen lo o se pataki o eni kokan wa la godo mora dada ni akoko kan seyin mo wa ninu ile lori trista mo se se debi ti mo wi ni mo wa ri wi pe awon eranko kan tan pe ni obo mi mo bi ma se dowo won ninu isipaya yen won de gbi pan dan won yo mi wu ba won yo mi wu ba won yo mi wu ba ori ti sta ti mi na wa yen mo fori gbadua mo fori gbadua ojiji mo gbo gba ti won yen ba yen ninu ifidi fo ni ba yen ba mi sugbon gba ti mo ji dede ibi ti kini yen ti sele mo da be mo nigba ti mo ji yen emi olorun wa so fun mi pe ah iwo ko na yin nban Jesu Oluwa na yin niban de nle ko ma yin mi mo ba be si yile mo be si yile e wo ibi o tan si niyan iru eyun le lomi pariwo ye o si tan nitori pe ipon ti o ta yin si won o ba agbara Jesu lara won gbogbo eyan lo je pe ipon to ba won ni ban pe si nitori pe won o lagbara bi an ti yin won ni ban won lo ki tele won ti ja wale ipon pe se ti ba won awon miran ipon okun ba won won ri bi tatijo mo alaafia won o to nkan mo awon kan ipon iye meji ba won gan ba de bi adua kaka kan po kan po kan ma se daada emi yo ma so fun pe ipon lo bi adua kala na ti o gba pe ti o lo nje ta e ba adua to nkan ti egbona je le lo ken lo wa mu bo iru awon fa yen la fe ki agbara Jesu Oluwa ko fa yo ko lara wa gba ti mo ba fe pe adua lenu akoko die ye ino me lo se yan akori ye ti ko ni daada be ti na yin o ti to gbogbo to ni o tori awon eniyan ti won fe ba yin ti an le yin ko leyin eyin leyin ori won ba ti ngo kiki aye fe le ta ngo kiki gbogbo won awon kan kile leyin won iba se pe won duro awon to kile iba ti se kini o won ba ti saaju won bo ba je ran se olorun to lebo kan to n sise ta won eyan yo mo o awon eniyan to fe tu o to fe ju o lo they are very many in number to ba duro o si ti o le se emi le fi gbogbo enu so fun yin wi pe lakoko ta de yi ninu ijo apostolic ti christi oluwa ti gba ogo mo loluwa gogo so fe n to wa legbe re pe oluwa ti gogo laye mi o soro soke o mi o gbo daada o bi Jesu Oluwa oba se mu ti an sa gbogbo ipa bibeli so pe fun ara re lo fe mi e lile fun won e se pe won mo pelu ipa iku to ye ka wa na wa niyan agbara la fe bere fun bayi nitori pe bi nkan ti wa laye wa awa na mo pe nkan se gere o si ye ko ri be ta ba ti wa de bi agbara yen mo fe ke bere bi eni ti o ba ri owo re ti run agbarabade yo dide ona re ti di agbarabade yo dide gbogbo to da laye re pata lolorun ni agbara lati sajo ni won gba to ba fi aye re le fun ife ta ni o fun ife olorun hallelujah e ban ki dada
2: hallelujah

àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ kú àlómọ ni ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan bẹ láàrin wa tó ti dógùn ṣùgbọ́n òun ó lu sókè alẹ́ gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ ṣe gbogbo ẹyin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára ọlọ́run kẹ́ ẹ lè di tuntun padà torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ mọ̀ pé láì fu ẹ̀ lọ́lọ́ yẹn òótọ́ lẹ̀ ń gbọ́ nítorí báyìí mú tiẹ́ báyìí bẹ́ẹ̀ bù lọ́rùn rẹ lójú àlá tẹ́ni ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣe lú ẹ̀ bá agbára ọlọ́run ọ̀bá dẹ̀ lọ kó nu ayé ènìyàn àlá burúkú báwọn yẹ kó wá síwájú ẹ̀ lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wá ní bá agbára ọlọ́run bá wà ẹ tó kóúnjẹ lọ́wọ́ àtóúnjẹ wọn ò gbiná ni adébítà ti béèrè agbára ó fẹ́ dáwọ́ lé nǹkan rí àyà rẹ̀ ń já agbára ló ní bá agbára bá dé kò sí tọ́ dáwọ́ lé tí ò ní tẹ̀síbo tí ò ní tẹ̀síwájú odidi ọdún mẹ́rin lórí ìjọ kan ṣoṣo èèyàn mẹ́rin ọdún mẹ́rin lórí ìjọ kan èèyàn mẹ́rin nínú mẹ́rin rí bá a bá ń gbàdúrà ẹnìkan ń sùn ẹnìkan ń wò tán ẹnìkan ń lọ rí ìtọ́ lẹ́ẹ̀mẹwàá ẹnìkan jókòó kalẹ̀ olóhùn ò ní pariwo mọ́ tí ẹ mọ̀ pé gbájọ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbé báàgì àbí tó sì karùn tó bá pẹ́ tó yóò gbé báàgì yóò mọ̀ bá tiẹ̀ lọ bá agbára bá dé ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó tù lẹ̀ kí ọmọ rò lọ bẹ́ẹ̀ bí ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mì kan tí mo bá pàdé mi ò tí ì rírú eléyìí wà lóyà tó gbà fún mi ogun mi ṣe kí ni o ogun mi ṣẹ́ ṣùgbọ́n tí ò ságbára bó o pe nǹkan fún àwọn gẹ̀ẹ́jì ẹ ẹ lọ mú nǹkan wá wá ẹ lọ mú nǹkan wá ọ̀hún ti àní à àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhùn ọ̀wà àwọn bíbélì mọ́ ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé ń tá à béèrè wọ́n ó ṣe kí ni wọ́n ó fún wa ohun tá à wọ́ọ̀tì wọ́n ó wà jáde ohun tá à lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èèyàn ó pẹ́ ní kòríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ máa tún kọ yẹn ní o tún kọ ẹ dìjú yín dáadáa torí àkókò díẹ̀ ni mo fẹ́ lò àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa ọ̀rọ̀ àṣẹ tó kàn mí a gbọ́dọ̀ béèrè agbára kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn.

0: tí a ní nínú ìwé tí a mú lọ́wọ́ yìí yóò fún gbogbo tí wà ní ìwé yẹn wá sí ọ̀rọ̀ kúkúrú gbogbo.
1: Dábàá mi sẹ́yìn basic administrative procedure.
0: Ìyẹn labi sọ pé àwọn ọ̀nà ìṣàkóso.
2: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.